kéré ó sì tó papọ̀ jù. Ọ̀rọ̀ ìpọ̀rí ayé rèé, ẹ jẹ́ ká forí ewì túmọ̀ ayé fúnra wa. Ayé awo ayé tí múni ká tó fura. Èèyàn awo èèyàn tí ṣe tánà dí èèyàn. Èèyàn le àwọn èèyàn ní jẹ́kẹ́ni tó bá gùn tẹ́lẹ̀ ó kúrú.

ayé fún. Ẹ mọ̀ pé ilé ayé lálé ìbá. Ayé àlé àbá, ayé àìlè mú. Ayé àlé àbá àmú, ayé àìlè fi ṣohunkóhun. Ilé ayé kìkì àdìtú, ibi tí ò yé yàn. Ó ṣe ọmọ èèyàn fọ́ lójú inú ẹ̀dá ògbọ́n tán, olójú méjì tí ò mọbi tó ń lọ. Ọ̀pọ̀ ẹ̀dá ló ń bẹ nígbèkùn ẹ̀dá tó délé ayé tó ń gbẹ́sẹ̀ lódò òní. Bẹ́ẹ̀ bá bá gbàmọ̀ràn tó lè ṣe láǹfààní, irọ́ ni kò ní tẹ̀lé. Irọ́ ni kò ní tẹ̀lé. Ẹni ìgbésí ayé ẹ̀ bá dorí kodò ìgbàmọ̀ràn.

Máráyé ní dẹranko lọ́gànjọ́, ọmọ aráyé ní dodo láàdì. Ó ṣe ọkọ̀ tí ò bá kúkú ní bẹtiróòlù ń mú

wọn ò mọ̀ pé bẹ́ẹ̀yàn bá fẹ́ pe kọ́bọ̀ yóò fètè lura wọn àpèforísọ̀ kó lẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n. Fọ́mọ èèyàn tó dáwọ́ léṣẹ́ kó borí ẹ̀ léèrè náà ẹni orí bá ti lẹ́yìn oore ńlá ni. Orí ní jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ àkọlẹ́yàn. Èèyàn tó bá mórí alákàrà wáyé bó bá rúgbà lápá irọ́ ló ń pa. Èèyàn tá a rán níṣẹ́ àgbẹ̀ tó yé sota ìmọ̀rùn. Iṣẹ́ tọ́mọ èèyàn bá ṣe lọ́dún mẹ́wàá tó ń pọ́n láṣọ tí ò kéré wálé.

àwọn òṣìkà ò bá rọrùn ṣe ní jàǹbá mọ́ ọjọ́ ìkúnlẹ̀ abiyamọ ló léwu. Àwọn tó ti mọ̀nà tọ́mọ ó gbà wáyé wọ́n lérí dọjọ́ ìkúnlẹ̀.

abiamọ ìbá ti ń gbọ́mọ ló ṣìkà lọ́wọ́ báráyé bá ń bá ní gbárò bóyẹ̀ wò. Bọ́mọ èèyàn bá bímọ lẹ̀ tán ogun ayé ò tí ì pin lórí ọmọ. Abiamọ tó bá káwọ́ gbéra ajẹ́ wípé wọ́n ń ṣera wọn ni. Àwọn ẹrù jẹ̀jẹ̀ tí bójúmọ́ mọ lọ́gànjọ́.

pẹ̀rẹ̀ wípé wọ́n fẹ́ ju dánjúmọ̀ sẹ́wọ̀n. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ló ń bẹ nínú àwọn èèyàn tó ń kówó Nàìjíríà réwájú omi. Irọ́ ni àbódodo ni, wàràǹwérè ni mo bá kẹ́wù kọ́rùn. Mo délé dánjúmọ̀ lágége èrò pọ̀ lọ bí omi. Ni mo bá rí bàbá asán ní eyín funfun ló tún fi kí mi. Mo wá bẹ ọkọ àmínà. Mo bá ọkọ àmínà níbi tó gbé ń ṣèyàwó, mo ké láìláà. Àṣé àwọn ọlọ̀tẹ̀ ló ń sọ ohun tójú ò tó? Wọ́n ní wọ́n ti mọ̀rẹ́ mi lọ. Ẹ jẹ́ ká bi wọ́n ná, ṣé ẹni wọ́n bá mú a máa ṣayẹyẹ? Wọn ò mọ̀ pé afẹ́fẹ́ kì í wà tìmọ́lé, wọ́n ń jẹnu wọn níyà láìmọ̀. Ó sú mi, èèyàn burú ẹ̀dá bàjẹ́. Báyé bá fẹ́ mú ni táyé ò bá rọ́nà wọn aṣọ ni lórúkọ. Mo ti wí lẹ́ẹ̀kan, àwọn èèyàn táyé wọn ò ní dùn, kì í fẹ́ kí tẹni tó fẹ́ dùn ó dùn. Àwọn ọlọ̀tẹ̀ ń tiro, wọ́n ń dọ́gbọ́n, wọ́n ń garùn, wọ́n ń bẹ̀rẹ̀. Wọ́n fẹ́ mọ ibi tí dánjúmọ̀ ń gbà rówó. Olúwa mi wá jà wọn abínú ẹni lọ. Ẹni Ègbùmọ̀ré ti sàlẹ̀ ṣàkótó wáyé, wọ́n fẹ́ pa kádàrá ẹ̀dà. Bí wọn ò bá kúkú parọ́ mọ́ dánjúmọ̀, bóyá kò ní lówó, ó fi jọ ànábì

kèrèkè wípé dánjúmọ̀ kó ṣètò ọ̀rọ̀. Ibi iṣẹ́ tí wọn kì í ṣonífàyàwọ́ wọ́n ti gbàwé ìjọba fúnṣẹ́ wọn. Mègídá ni dánjúmọ̀ lọ́jọ́kọ́jọ́ ẹ lọ jòkúlẹ̀. Ẹ̀yin èèyàn tí ń fẹ́ ti dánjúmọ̀ ẹ ní sánkú ẹ máa ṣàmí àṣẹ. Ẹ ní ta mọ́tò ra kẹ̀kẹ́ ẹ máa ṣàmí ọ̀rọ̀. Ẹ ní kú láéláé ṣùgbọ́n ẹ máa yà fọ́kọ̀.